bẹ́ẹ̀ni ọ̀tá ó máa gbìyànjú lórí ọ̀rọ̀ ẹni àmọ́ òfo ìjọ kejì ọjà ni wọ́n máa ń. Torí pé ọlọ́run oníṣẹ́ ìyanu yóò máa jẹ́rìí ara rẹ̀ lórí èmi àti ìwọ ni lórúkọ Jésù. Wa o tó bá ń gbọ́ mi ó túmọ̀ sí pé o wà lára àwa láyè tó rà ánú gbà ẹ̀tọ́ wa kọ́ o àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run lárígbà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kémi àti ẹ máa sọ pé ọlọ́run ẹ ṣe Jésù ẹ ṣe oníṣẹ́ ara oníṣẹ́ ìyanu. Ó máa pe ọlọ́wọ́lá ọlọ́wọ́lá bàbá náwọ̀ rẹ o ọlọ́wọ́lá. Wọ́n máa wá kọrin ọpẹ́ wọ́n máa kọrin ìyìn sí ọlọ́run oníṣẹ́ ìyanu. Ọba tó fi ààbò rẹ̀ bo èmi àti ẹ. Ọ máa pe ojí kan lùkọ́pá ọ̀pá kan wọ́n kọ́yè o.

0: gbà tí mo wá wá sí lè sí ra àwọn ìṣòro mi àti iṣẹ́ mi. Ọlọ́run wọn bẹ̀rẹ̀ sí bí ẹwà tí wọn ayé mi, wọn bẹ̀rẹ̀ sí ẹni tó lè ran ọmọ ilé tó bẹ̀rẹ̀ gbalé. Ọlọ́run ti wá ṣe ó rán ẹni tó gbalé fún mi. Èyí ni ẹ̀rí mi. Ẹ̀dá rẹ̀ fún mi.
1: Ará mi olùfẹ́, kínní kan wà láyé tí à ń pè ní àṣírí bíbò. Ẹ rí ọmọbìnrin yìí bí Ọlọ́run ti bu àṣírí ẹ̀. Ó ń sùn kiri tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run padà bu àṣírí ẹ̀. Nínú ìpàdé àdúrà tí a máa ń ṣe ní oníjòkó town hall nílùú Ìṣàgà ní every Friday, èmi wá gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi. Lónìí Ọlọ́run kò bu àṣírí ẹ̀. Gbogbo ọ̀nà tí o ti ń béèrè ìrànlọ́wọ́ Ọlọ́run máa bu àṣírí ẹ̀. Á bu àṣírí ọmọ ẹ̀ o, Jésù Olúwa wa, àmín. Ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí, ìpàdé àdúrà wà níbo nìyẹn? Ní Ìṣàgà. Níbo ni ní Ìṣàgà? Òun náà ni oníjòkó town hall, Sabo Underbridge, aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, àdúrà ni kẹ́ gbà. Ẹ máa kípe Ọlọ́run ní gbogbo ìgbà. Bákan náà, mo sọ fún yín pé ní Wednesday yìí ni ẹ máa gba òróró. Òróró mo ti sọ fún yín, òróró àyípadà sí rere. Òróró àyípadà sí rere. Ẹ máa gbà á, ọ̀fẹ́ nìyẹn. Àwọn tẹ́ máa ra ọ̀tọ̀ èyí tí mo fẹ́ fún yín yìí, ọ̀fẹ́ nìyẹn. Níbo nìyẹn? Tẹ́ bá ti dé ìyànà ẹ̀rà bus stop ní Lagos Badagiri Expressway, ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti ọ̀nà Badagiri Àgbárá nkankan, ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti kí lórúkọ ẹ̀ jẹ́ Okoko Mile 2, ẹ wọ mọ́tò ìyànà ẹ̀rà, ẹ bọ́lẹ̀ ìyànà ẹ̀rà bus stop. Ẹlẹ́ lọ sí ìlógbò ẹlẹ́gba town hall. Gbẹgẹdẹ ògbé náà ẹ tètè débẹ̀ ṣe ti gbọ́. So ẹ wálẹ̀ lọ sí, tẹ bá dé ìyànà ẹ̀rà yẹn, ẹlẹ́ lọ sí ìlógbò ẹlẹ́gba town hall. Aago mélòó ni? Aago mẹ́jọ àárọ̀ sí aago mọ́kànlá. Tètè dé o, so yóò dára fún yín. Bákan náà a máa pín oúnjẹ lénìí. Gbogbo ẹ̀yin opó apinnijẹjọ a tún pin ní Wednesday yìí náà. So ẹ tètè dé, a pè ń dómè, a sì pín oúnjẹ. So àánú Olódùmarè kò ní fi yín sílẹ̀ lẹ́yọ kankan. Now ẹ mọ̀ pé ìṣọ́jú tó ń lọ nídìí ìrókò ó kọjá bẹ́ẹ̀. Báwo lẹ ṣe tóbi tó Olúwa? Ọlọ́run gbogbo ayé bẹ́ẹ̀ ṣe tóbi tó. Gbogbo ayé kò lè gbá yín, gbogbo ọ̀run kò lè gbá yín Olúwa. Bẹ́ẹ̀ ṣe tóbi. Ọlọ́run ní o, ọ̀run rìn ní ìpàdé àná. Bákan náà lónìí ẹ tún wà ńbẹ. Tẹ bá ti dé ìdí ìrókò bọ́dà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn gangan, ilé ọba oníkọ̀, iwájú ilé ọba oníkọ̀ ní Ìkọ́lajé, ibẹ̀ nìsọ́jí ti ń lọ. Aago márùn-ún nìsọ́jí máa ń bẹ̀rẹ̀, a sì ń parí ní aago mélòó? Aago mẹ́sàn-án lálẹ́. Lórúkọ Jésù yóò dára fún yín. Nítorí Olúwa ní ká mú dání, èyí tẹ wà ńbẹ̀ lánàá, ẹ mú dání lónìí, ìwọ ni ẹ̀rí kan. Gbogbo ẹ̀yin landlord, ẹ kọ́lé dọ̀nà, ẹ parí ẹ̀. Ẹ já pàdé nínú ìsọjí ìdíroko lónìí o. Bákan náà ìpàdé àdúrà ti oṣooṣù èyí tó máa ń wáyé nílùú Mọ̀ṣẹ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run láti ibi gbogbo, ẹ̀yin ti PWD, ẹ̀yin ti Ẹgbẹ́dá Ìyànà Pájà Aboru Oṣodì Agége Mọ̀ṣẹ́, gbogbo yín pátápátá, Abúlẹ̀gbá Super, every second Friday ìpàdé yìí máa ń wáyé ní Mọ̀ṣẹ́. Friday kejì lóṣù aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ ni ó máa ń wáyé. So ẹ múra sílẹ̀ fún ti oṣù tó ń bọ̀. Tẹ́ bá ti dé onílé gogoro bus stop ní Mọ̀ṣẹ́, ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ onílé gogoro yẹn òun ni Tadeyo Street number 27, kò ju bí ilé karùn-ún sí onílé gogoro yẹn. Ìdẹ́ra Cinema Hall, lórúkọ Jésù ìwọ lè rí kan. Ń bọ̀ ìjà gbọ́dọ̀ rí.
2: Orúkọ mi ni Elizabeth Apina. Nǹkan tí Ọlọ́run ṣe fún mi ní ọ̀sẹ̀ tí a lò tán yìí, ẹsẹ̀ yìí méjèèjì yìí, mo kàn dédé rí i pé ó wú. Bí mo ṣe fọwọ́ tẹ̀ kò dùn mí rárá, bẹ̀ tó wú gan. Because last week yẹn náà ni mo bẹ̀rẹ̀ ibi tí mo ti ń ta ọjà. Mo ṣáà kàn rí ẹsẹ̀ yẹn tó wú. Mo rìn ní wọ́n dẹ̀ wá kí ọmọ mi ní ọ̀dọ̀ ẹ̀. Mo wá fi ẹsẹ̀ yẹn hàn wọ́n pé ẹ wú ẹsẹ̀ mi méjèèjì bó ṣe wú. Wọ́n ní kí ló ṣe mí bẹ́ẹ̀? Mo rí mi nù mọ nǹkan tó ṣe mí níbẹ̀. Mo kàn dédé rí i pé oògùn ni. Mo ní bẹ̀tẹ̀ Ọlọ́run ló tì mí lé sanmí. Ó wà pẹ̀lú mi, kò fi ní sílẹ̀. Ó máa take control. So wọ́n wá ní pé kí n fi omi, kí n fi wọ́. so ale fi mi sile o sha ri pe the same thing na ni okan mi kan lo si bi ororo ti daddy ta fun wa ni ojo Wednesday to koja bi pe awon ti oja won bata bi pe ki won ra ose yen pe ki won ra ororo yen bi pe won ma ta so bokan mi kan se lo si bi ororo yen niyan bi mo se mu ororo yen niyan mo wa fi wo mo fi wo daada bi mo se tun de bi ise na mo tun mu ororo yen mo tun fi wo bo se wa di ni ale ijeta mo tun wa fi ese yen omo mi wi pe ese yen ko ma ti lo na won wa ni pe ah bi pe boya kin lo ri doctor or nurse bi pe ki won wo boya won ma se test fun mi wa le mo nkan to se ni nibe mo wa so fun wa pe okay mo ma se be bo se wa di ni ale ana ti mo wa dele mo wa ri pe ese yen o ti lo ko si nkan kan to se ni mo
1: o ga o o to bi o ga edumare ga ju aye lo olorun ta nsin o ma gagaga o ga ju aye lo ara mi olufe e wo ororo won yi sisi agbara uruko jesu lu wa nbe ororo back to sender wa get it here won egberu kan abon ni ororo anu wa egberu kan abon iyo agbara ohun na wa so back na ororo kan na tun wa ase yori egbo get it etin ba ma fun yin lofe ma fun yin lofe loruko jesu o dara fun yin seri eyin eniyan olorun e ma gbagbe ipade adua ti o ma nwaye ni ilu ijotun niboni ni ijotun ososun ni second friday keji loshu ti a pe ni oru igbenija egbo oru igbenija toshu yi o koja be ose to koja la se so to ba di osu to nbe mura sile ejajo pade lori oke yen ori oke mole alaye nbo le ma gba en ti en bo lati badagiri en ti en bo lati agbara en ti en bo lati okoko lusada te ba ti wo moto e ko le n lo si oku afo bus stop gbogbo eyan lo mo be te ba ti doko afo bus stop e so fa won eyan pe en lo si ijotun junction te ba debe e ri street kan lapa otun yin e wo be ona akoko te ma ri street akoko te ma ri ori oke mole alaye niyan bi ile keji si titi ni so ibe lori oke mole alaye wa ago mesan ale iso oru ma nbere a pari ni ago meji ibe na a lati pin ororo osu kewa ta ba ti mo osu kewa odun ma ti pari so ori oke mole alaye ni gbogbo wa pata ti ma gba gbogbo yin ti badagiri e ka wa ni badagiri eyin eniyan wa ni badagiri kankan ori oke yen le ti gba ororo ti yin uruko jesu yo dara fun yin gbogbo eyin ara lusada e ku orire o isoji yin fere detan on the 26 ni isoji lusada ma bere nibo ni ni lusada gbogbo e ti e nbo lati atan alapo ti gbogbo yin papata eyi ti e nbo lati agbara te ba ti de lusada under bridge yen e ko le lo si gboko gboko community primary school gboko e bere lowo eni olokada te ba gbe moto e ko so fun olokada pe ko lead moto yin e le lo si gboko community primary school iwaju ile oba yen le ma gba debe so ago marun irole isoji abere a pari ni ago mesan mo ki gbogbo lijoye ni ilu gboko mo de ki kabesi oba gboko loruko jesu ade ape lori o loruko jesu oko yin abale bakan na mo ki iyaloja iyalaje loruko jesu e ma ri se o oko yin o si bale jesu oluwa wa amen ara mi olufe e ma gbagbe gbogbo eyin eniyan olorun ti ajo n gbadura ni diroko e je ka pade nbe loruko jesu god bless you dara fun yin o bakan na ni ilu moshin mo ti so yen second friday ipade ti moshin every tuesday oni ti suru lere fuja street community to wa nbe pe ero ibani soro yi fun ekunrere alaye 0706717009 bole kan si 0706717009 gbogbo iwo to fe ran ipade yi lowo pelu owo o ni soku won ni ru ku omo ka e mole owo ni won e owo to fi se nkan gidi o de ni won e account number re mo tun dupe lawo gbogbo en ti e se lojojumo o account number church re 00699 36107 bole ko si 00699 36107 Access Bank. Oruko to wa nbe, Light of the Living Church. God bless you. Oruko mi ni Woli Rotimi Ilesanmi. Follow me lori TikTok. Prophet Rotimi Ilesanmi.
3: Band FM.

0: Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ Jésù àánú òsètì ẹ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ Matthew àmì rẹ ọjà dáadáa láàárọ̀ yìí ẹ lọ ń ṣẹlẹ̀ àbíbi ti ń pa ọ́ ni àwẹ́ wa ń ta ẹsẹ̀ ká kọ́kọ́ fún ẹsẹ̀ mú ná kali raye gba awe kali raye gba dua ke ma jo jese won ko gba se mo akoko ma jata ma jepo o de di december
1: ben baba
0: o ko to yanju
1: ben baba
0: Matthew
1: baba
0: o ke ri adua
1: amen
0: o ka ju adu
1: amen
0: o ma nto sele
1: yes sir baba
0: ijo te yan gba we o se ni ti mo
1: ben ni sir
0: sugbon ijo te re ba de
1: ben ni
0: ijo yen la gbaye re
1: ben ni sir
0: a o ma ka ju adua
1: amen
0: eyi wo le yin na ngbo mi nbe yen pe ma boye nba wa gba ninu awe yen 150 days on the 1 lo ti bere
1: yes sir
0: august 1
1: ben ni sir
0: o le jata o le jepo o le jeyo 50 days akoko ba se gbanu ago meta osan lo de ma break sugbo lanfani so mi o ta ago meji la batin Matthew
1: baba mi
0: o lanfani so mi tori wi pe aje ara onigbagbo o nla we opolopo ni an ti mu bale igba ti o si nkankan ninu e o sanra o tobi sugbo ninu emi o fele Matthew
1: baba mi
0: mo gbadua o kaju adua gbogbo eyin soldier of Christ patapata ọjọ Monday o ni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun mo nfara han ninu ipade yen gbogbo won de mo nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo ni lu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti kolo kale ni apatere e ti dori oke e kan bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo ago mẹsan si agogo méjìlá o ma ni agbára lórúkọ Jésù yóò dara fún ọ ohun tó ń là kọjá yẹn o borí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹjọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹbi tẹsítímọ́nì Jésù olúwa àánú a tún máa tì í lẹ́yìn ẹnìkan sọ pé àánú lele ṣe gbogbo ẹ mo bu ẹ̀rín mo ní àánú wo lójú Jésù lọ Matthew ṣébi Jésù gan ni àánú tó yẹ kó gbá àwẹ̀ àánú fúnra ẹ gbá àwẹ̀ ìwọ lóò ní gbá àwẹ̀ àwẹ̀ ni máa ń pe àánú wá bí ọ̀bá sí àwẹ̀ àánú gangan fúnra rẹ̀ onírú eléyìí ò ní jáde bí ọ̀bá sí nípa àwẹ̀ àtàdúà a ló sàmì àánú jáde sí ọ lọ́rùn mo ní àánú jáde sí ọ báyìí àánú jáde sí ọ báyìí àánú jáde sí ọ báyìí Matthew ẹ̀mí mi máa ń kọ orin kan fún mi mi ìmẹ́ ń tó lè mọ olóríire ńlá kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ olóríire kejì yọ tẹ̀lé sọ wá rí àwọn olóríire 1000 tó bá kọ́kọ́ mọ orin kọ́sẹ̀ yìí tó parí mo ò rí ìyànà máa gbọ́ orin yẹn o tó máa kọ́ ó sọ pé ibi mo dé lónìí o àánú ni èmi ò mọ bó ti ṣẹlẹ̀ àánú làlàyé tí mo lè ṣe.

0: ìwọ ṣá máa bá mi ṣàmì o bí n bá pé o ní rí nira máa bá mi ṣàmì o bí n bá ṣàdúrà fún ẹ pé ọlọ́run má jẹ́ orí nira máa ṣàmì o àwọn tí wọ́n gbé ọ̀nà mùwé ìbàfò á ṣe é ṣe orí mẹ́rin mú lótò àgọ́ ìgbàlà redeem ọlọ́run má jẹ́ nira o ìnira tójú wọn kàn láti àná kò dẹrùn ọlọ́run má jẹ́ rírú ẹ̀mọ́ lórílẹ̀-èdè tó ń ṣẹlẹ̀ yìí ó pè fún ìpè pàjáwìrì àmójútó látọ̀dọ̀ ìjọba àpapọ̀ eléyìí mo mọ̀ pé aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu wọn gbọ́ sí bọ́ba gbọ́ sí wọn á kéde ìlú òfararọ lójúnà yẹn lánàá yẹn ṣáà ni eléyìí lágbára ju eléyìí lágbógbé tó dá ṣe lónìí àtàpá kìíní àtàpá kejì lórí lagos ìbàdàn express road ni ó sábà wọ́pọ̀ jù mẹ́ ó lè jẹ́ pé àní fún àwọn arákòròdú sílẹ̀ tó ló kó bá àwọn arákòròdú lọ lánàá àwọn tí wọ́n ń lọlé kódà bó bá ń gbọ́jọ́ ta ó kó bá ẹ bó bá gbé kétú ó kó bá ẹ bó bá gbé máa tú ẹ̀fọ́ alá ni ká tó wá sọ ọ̀rọ̀ àwọn alápẹ̀rẹ̀ nkankan níbo ogudu níbo ẹ má bínú ẹ jẹ́ kí n sáré yanjú ọ̀nà òkòròdú ní kíákíá ẹ má bínú ẹ má ti jẹ́ fún yín láǹfààní àti pè mí èmi ò rírú ẹ̀ rí o káwọn èèyàn wà lójúnà mọ́jú lagos ìbàdàn express mo sọ láàárọ̀ àná mo sọ láàárọ̀ àná mo ní láti ọ̀sẹ̀ tó kọjá mo ní bá ayé ń ṣe rádaràda lójúnà yìí yóò padà di nǹkan tí yóò padà di nǹkan. wọ́n ní mr pilot burú ó ti lè sọ̀rọ̀ sáwọn èèyàn jù ẹ̀rù máa ń bà mí mi ò ń fẹ́ kára ni àwọn èèyàn mi ni ẹ wò ibà ṣe mi ẹni sùn bọ́ ẹ pé ìyàwó tèmi àbá ọmọ tèmi ń gbé kó jẹ́ mòwé ìbàfò mò ń gbé ṣẹ́nu mi á dùn àwọn tó wà nílé ò lè sùn ọ̀dọ̀ àwọn tí wọ́n ti kúrò wọn ò lè sùn aago mẹ́ni ló máa wọlé ọ̀pọ̀lọpọ̀ ni ò tilẹ̀kùn mọ́jú pé wọn mọ̀ bẹ́ẹ̀ aago mẹ́ta nìyàwó wọn máa dé kí ìyàwó lè máa wọlé láago mẹ́rin kọjá láti ìrọ̀lẹ́ àná ọkọ̀ ò lè sùn àwọn ọmọ ò lè sùn wọn ò tilẹ̀kùn mọ́jú báwọn ò lè bá lu àǹfààní ẹ̀ bí wọ́n bá wọlé lọ tọ̀wọ́n gan kí làá máa sọ ẹni sùúrù ẹni wà lójú ọ̀nà gan kí ló fi lọ́kàn balẹ̀ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lóru mọ́jú lójúnà márosẹ̀ lagos ìbàdàn express bí ò bá ṣe èso àti àbọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ sáré mú ọ̀nà òkòròdú ní kíákíá ẹ máa gbọ́ o alàgbà yìí ni wọ́n kọ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ sọ aago tó bá mi sọ̀rọ̀ o fẹ́rẹ́ gidi ni o ní aago márùn ku ojú ìṣẹ́gun aago márùn ku ogún ìṣẹ́jú 4:40 a.m. ẹ gbọ́ ohun tí wọ́n sọ.
1: Orúkọ mi ni Mr. Lawaki láti wọ́n jẹ́ àdìbò láti kúrò láti Òkìjọ kìí kúrò láti Òkìjọ láàárọ̀ ẹ̀ Òkìjọ wá sí Odóngbóyán ó dà ọ̀dọ́jọ́ tí ń rọ̀ ní gbogbo bẹ̀rẹ̀ ìgbà tí mo jáde ìgbà tá máa fi dé Ìgbòròdú gáréjì gbogbo bẹ̀rẹ̀ sì wà ókè Ìgbòròdú gáréjì láti Ìgbòròdú gáréjì ó fún ìdá greek kò accidenti kan wà láà greek àwọn bọ́ọ̀sì mazda interstate yẹn olú jáwá látòkè ló já wọnú brt tó ti ọrùn gbogbo wájú ẹ ní agric custom ìjọba kúrò bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ẹ̀ ṣì tó ó fún ìdá greek kò accidenti kan wà láà greek àwọn bọ́ọ̀sì mazda interstate yẹn olú jáwá látòkè ló já brt tó ti ọrùn gbogbo wájú ẹ ní agric custom ìjọba kúrò bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ẹ̀ ṣìdá ọ̀dà wá sí
0: lóòótọ́ àìsí pé bóyá ohun tẹ́ fi ránṣẹ́ tẹ́ bá.